0: Luna. Your trusted anti-malaria medicine is now available in a new park design. Same trusted Lonat, same unstoppable you.
1: Marketed by Greenlife Pharmaceuticals Limited. If symptoms persist after 3 days, consult a medical doctor.
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Ìfọ́pùwà iná.
5: Ewu ni ariwo. Kí ló ń ṣẹlẹ̀ ń bí?
4: Ó bẹ̀rẹ̀ láti inú switchboard. Ló bá wọnú kébù. A fi gbà ò. Iná eruku. Ẹyẹ mi o.
5: Àwọn kébù yìí wo lẹ fi ṣiṣẹ́?
4: Àwọn kébù ti a rí lọ́jà ni. A rò pé kò ní ṣe pàtàkì.
5: Ó ṣe pàtàkì gidigidi gan o. Ẹ̀bá ti yàgò fún. Tẹ bá lo Cutix cable àti switchboard láti add switch. Ṣọ́ọ̀bù yín, ilé yín, ọ́fíìsì yín àti ilé-iṣẹ́ yín, gbogbo ẹ̀ yóò ti wà ní ààbò. Wáyà Cutix ni kọ́pà tó mọ́ 99.9% láìní LED tó dá fún ayé tó lè dènà iná. Ó ṣe lè farada ojú òjò ọdún pípẹ́. Ìdí nìyí tí mo sọ pé ó dára jù.
4: Ṣé gbogbo rẹ̀ ni ẹ̀ ń ṣe?
5: Gbogbo ẹ̀ pátá là ń ṣe. Wáyà ilé, wáyà òòrùn, low voltage power cable, wáyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ẹrù ilé pẹ̀lú add switch switch gear.
4: Má dúró de ìjàmbá kó ṣẹlẹ̀. Lo Cutix cables àti add switch kí o fi dáàbò bo ìdílé rẹ, ilé-iṣẹ́ rẹ àti ohun ìnílò rẹ pẹ̀lú. Fún àlàyé si, ṣe àbẹ̀wò www.cutixplc.com.ng tàbí kó pe ẹ̀rọ àgbéká 0704 623 6426.
6: Cutix cables, ó dúró p.